0: ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí àwa ń fi yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.
1: Back there. Iwe ọkọ rẹ da.
2: Ewo nbẹ sa.
1: Gbogbo ẹ.
2: Ọ̀dà náà. License rẹ sa. Insurance rẹ sa. Fikuru. Roadworthiness náà sì rẹ sa.
1: Okay. Why ba extra tire nkọ?
2: Extra tire rẹ. Ọ̀gá agánra ni kódà mọ ẹsẹ̀ rà ní pàápàá. Ẹ̀yẹ̀wò fún rẹ.
1: Okay. Panápaná ọkọ̀ yìí dá.
2: Panápaná rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí kódà mo ṣẹ̀ṣẹ̀ rà ní ẹlẹ́ tẹ́wọ̀ gan kó lè dá yín lójú.
1: Ǹjẹ́ wáìpọ̀ ọkọ̀ yìí ti jẹ báyìí tó dógun ra bido burúkú burúkú yìí.
2: Awo ọ̀gá, a wá lè tan wáìpọ̀ rẹ̀ láìsí pójú rọ̀ yín. Ọ̀gá ó ń ṣiṣẹ́.
1: Okay. Gbogbo ẹ̀ ló dé pẹ́ńpẹ́ńpẹ́ ọ̀dà òkú fa lóòdù.
2: Ó fa lóòdù wẹ̀ ọ̀gá èrò mi ò pé pàápàá ń bẹ lọ́nu ẹ̀yìn náà ká.
1: Wọ́n kà tẹ́lẹ̀ kó tó wí.
2: 1 2 3 4 5 6 7 8
1: bó tiẹ̀ kó fa lóòdù. Ìwọ náà wo ó ṣe láti kó àwọn èèyàn tó sanra ńláńlá méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn lórí sítì kan náà. Ń bọ̀ bá yẹ pọ́kọ̀ yín tẹ̀sẹ́gbẹ́ kan.
2: Ọ̀gá iṣẹ́ ni ọ̀sán ọ̀rọ̀ wa ní ìwọ kọ̀ mọ́ ni.
1: Tó ní ìwé ọkọ̀ rẹ̀ pé.
2: Awo ó pè ní àwọn agbọ́kọ̀ tí ò ní ìwé ti rí àìsàn ọmọdé ń bi iṣẹ́ yìí.
1: Agbọ́ pé pé ìwé ọkọ̀ pé láàjẹ́ àbí tí ó dẹran nù sáàsùn ti a.
2: Ìwé mo rí yín kí n tó mọ lọ níjẹ ẹni pàápàá mo kunlẹ̀ lọ́dà ni àbí ojoojúmọ́ bí ọdún lẹ fẹ́ máa ṣe kí ọ̀hún ẹ mọ báwa náà rògbà tá a bá máa rérò apá oyin ti fẹ́ máa jẹjẹ lóko báyìí ọ̀gá.
1: Kò burú yọpẹ ọtọpẹ àgbà agbọnrin èsì lọ fẹ́ máa jẹ lóko káwa bíi páàkì dákunjọ ọjọ ọmọ ń fáwọn ìṣẹ̀ ńlọ́jọ́ rojú dáhùn ní ìlóhùn dákunjọ.
3: Gbọ́dọ̀ fún ìwà àbàjẹ́ ni àtẹni tí ń fún ni àtẹni tí ń gbà ọba ìdẹ́lẹ̀ méjèèjì. Ẹ sì ti lufin ìjọba.

0: dàgbà kò sẹni tí ò ní kan.
1: Àbáńdá wáyé wá sẹ́nu ni.
0: Kọ́lọ̀ mẹ́jà kulé mẹ́rin.
1: Ṣùgbọ́n
0: bẹ́ẹ̀ bá wá ṣe gbogbo lálàá kókó jájá ní ayé
1: ìgbà ọ̀dọ́.
0: Sotu ayé kó fẹ́ gbàlagbà ara lálàsẹ́ ni.
1: Ẹ tọ́jú àwọn àgbàlagbà.
0: Wọ́n mọ̀.
1: Rántí pé ìyá bàbá àgbà tó pati.
0: Ó mọ̀ lórí ọ̀fẹ́ àti jẹun kan tó wù.
1: Ṣùgbọ́n kò jẹ́ nítorí ti ẹni.
0: Ó lórí ọ̀fẹ́ àti raṣọ ìgbàlódé.
1: Ó kọ̀kọ̀rà
0: nítorí ti ẹni kò lè bá jèrè alẹ́ ni.
1: Èrè alẹ́ ni
0: ńlọmọ ẹni.
1: Òun ni wọ́n dúró dé.
0: Ẹ̀yin ọmọ wò yóò.
1: Ẹ tọ́jú àwọn òbí yín o.
0: Kí ṣẹ̀dá wọn fi lè ṣàdúrà fún yín ni.
1: Ó sàn láti fún olóúnjẹ lójú ayé wọn.
0: Dúkẹ́yìn wá pa ìgbọ̀rọ̀ màálù
1: níbi ayẹyẹ ìsìnkú wọn lọ.
0: Ó sàn láti kọ́lé fòbí ẹni.
1: Dúkẹ́yìn ọ̀rà kó sí ọlọ́kẹ́ ẹ̀mẹyẹ mílíọ̀nù náírà
0: tíde àti ìrọ́jẹ.
1: Ẹ̀yin ìjọba wa o.
0: Ẹ sàánú àwọn àgbàlagbà wọ̀nyí.
1: Ọdún márùndínlógójì kì í ṣe wàsá rárá o.
0: Ìwọ̀bọ owó tó yẹ kí ẹ fún wọn.
1: Gẹ́gẹ́ bí owó fẹ̀yìntì
0: ẹ má ṣe fi dùn wọ́n rárá o.
1: Ẹ rántí pé ẹ̀yin náà ń bọ̀ wá dàgbà.
0: Bẹ́ẹ̀
1: ọ̀pátá agbélé pàtẹ́yìn lójú.
0: Àtijọba àtọmọ
1: ẹ jẹ́ àtọ́jú àwọn àgbàlagbà.
2: Ǹjẹ́ ti gbọ́ náà ni ó ń tẹ̀síwájú nílé-iṣẹ́ Radio 1 103.5 FM. Lónìí tó bá di abala àgbéyẹ̀wò wa, ẹ ti mọ̀ wípé gẹ́gẹ́ bí ìṣe wa nírú ọjọ́rùú báyìí, ohun tó jẹ mọ́ àṣà àti ìṣe náà ni a máa ń sábà gbéyẹ̀wò. Lánàá náà ni ọjọ́ tí a ti ta ìyàsọ́tọ̀ láti ṣe ìrántí láti tún rọra wa létí ìdí tó ṣe yẹ kí a mú ìtọ́jú àwọn opó lọ́kùnkúndùn lágbègbè wa. Ẹnta wa fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí, òun náà ni ohun tó jẹ mọ́ àṣà wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ láwọn apá ibìkan nílẹ̀ Yorùbá tí wọ́n sọ wípé ọkọ ẹni báyìí ti jáde láyé o, ọkọ ẹni báyìí ó ṣaláìsí o, kí àbúrò ọkọ ẹ̀ kí o fẹ níyàwó kó ṣu lópó.
3: Wọ́n tẹ̀ máa tó fìlà lẹ̀ báyìí ni fìlà yín tó bá ti múnú ẹ̀. Ó jẹ́ fìlà àbúrò ni.
2: Ó jẹ́ fìlà ẹ̀gbọ́n ni.
3: Ó jẹ́ ti bàbá ni. Ó sì wà láyé.
2: Àfi sùúrù. A wá fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀yìn àgbàlagbà tẹ́ ń gbọ́ wa wípé ṣé àṣà yìí ṣó sì ti wà? Ṣé lóde òní ṣé ṣó sì ti wà? Ṣó wọ́pọ̀? Àbẹ́yìn tiẹ̀ ti gbọ́ rí àbí ṣó ṣẹlẹ̀ sí èmi mẹ́nìkan tó ṣe wípé ọkọ̀ àárọ̀ ẹ̀ ń gbà tẹni náà jáde láyé ilé ibi tí wọ́n ṣu lópó tí wọ́n ṣú màmá ẹ̀ lópó sí ibẹ̀ ni wọ́n ti bí ẹnìyẹn. Ṣó sì ti wà ẹ jẹ́ ránra wa létí àwọn àṣà yìí.
3: Àti pé láyé ìgbà yẹn ó nídìí pàtàkì tí wọ́n ṣe iṣẹ́ tó ń ṣe ń gbà yẹn ṣó sì ti bá tòde òní mu. Wọ́n ní ṣó rẹ́líbáǹtì.
2: ṣó sì ti bá gbà mu. Wọ́n ní kóbìnrin má lélẹ̀. Kí kinní kókó rírun kí kẹ má bàa fẹ́yàwó lé lọ́ọ̀ta. Kí gbogbo ohun tó jẹ́ kó má bàa parun. Kó jẹ́ wípé ara wa náà ni káwọn ọmọ nǹkan máa dàgbà. Nǹkan máa jọ ọkọ ọmọ lùbọ́. Orí ọmọ ní pọmọ wáyé gbogbo oríṣiríṣi nǹkan báyìí. Tí wọ́n sọ wípé ó jẹ́ ìdí tí wọ́n fi ń ṣe àwọn obìnrin lópó nígbà náà ṣó sì ti bágbà mu. Ohun tí a gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà nìyẹn ní kété tí àsìkò tó bá ti tó. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ká máa mú àwọn ìròyìn wa ní ọ̀kọ̀ọ̀kan. Ìjẹ́ ti gbọ́
3: pé kí ni
2: lójú ìwé ìròyìn The Punch lórí ìròyìn tí mo mú bẹ̀ lẹ́ẹ̀kan tí mo fi ṣíde. Òun náà ni o kódà gbogbo ìwé ìròyìn náà ni wọ́n kọ́ sí láàárọ̀ yìí tó jẹ́ wípé lónìí òní gangan. Òun náà ni ilé ìgbìmọ̀ aṣòfin àgbà náà ni oníkálukú ni wọ́n dìbò tí wọ́n sọ wípé èmi ń tèmi o, èmi faramọ́ wípé kí wọ́n ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, èmi ń tèmi èmi ò faramọ́. Tẹ́wàá máa gbọ́ pé the high service pàkà bó tilẹ̀ jẹ́ wípé gbogbo àwọn lọ́gàá tó ṣe wípé wọ́n mọ̀ nípa ètò ààbò, gbogbo àwọn tí wọ́n ti ṣiṣẹ́ fẹ̀yìntì nílé iṣẹ́ ọlọ́pàá nílé iṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí náà ni wọ́n ti ń sọ ọ́ wípé ní tàwọn ń tàwọn bó tilẹ̀ jẹ́ wípé kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kò ní ọlọ́pàá tiẹ̀. A ò gbọ́dọ̀ fún àwọn gómìnà lágbára tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé tí wọ́n bá ti fi dà lálẹ́ gàràgà báyìí ó ti ṣe kíni ó ti dojú ẹ̀ nìyẹn. Wọ́n ní wípé bí wọ́n bá tiẹ̀ fẹ́ ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kí ó ní gbèdéke agbára kọ̀ọ̀kan tí àwọn ọlọ́pàá yìí tí wọ́n ní tó jẹ́ wípé wọ́n ń ṣe kìlọ̀kìlọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé ó dáa láti ní ìpínlẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ìdá olójú méjì ni ọ̀rọ̀ yìí o tó jẹ́ wípé yóò jẹ́ kí ètò ààbò kó túbọ̀ lọ́rìn sí ṣùgbọ́n abuse ìyàsílò agbára ko ma je wi pe yo wa gbeyin kule yo fi wole wa to wa lori lede yo ju we royin the punch le temi nka lowo lowo yi o na lo wa
3: eje ti do pe kini ninu we royin the nation ni ti headline ti mo mule nkan yen won ti so en to je olubani damoran agba si orilede UK to je nipa to eto abo iyan ogbe ni poor Jonathan ni o ti so laaro toni ni bi ti won ti se iketo kan ti won pe ni UK Nigeria Security and Defence Partnership eleke riru e to wa ni ilu Abuja o ni se ri gbogbo awon eto ise akonse ti won se lori eto oro aje lori lede ti ijoba to wa lori adifa n se bayi won lo ko je pe ti tariro la nko la ni to ba jina tan won ni a o ma n dun ni won ni gbogbo awon ise akonse ton se lori eto oro aje yi won ni ohun to da n to je pe awon to won je ara ilu okere gan ta won wo sakun oro won ati won igbise ton gbe won lawon ri pe ohun to da ni bo ti le je wi pe bo ti se n gbe na ni pe difficulty iyan ko won ni orisirisi pe ni da isoro lo ma n wa pelu awon ise akonse be se ko fi fe se atunse eto oraje won ni amo eso to ma n so to ma omo to ma n bi omo daada ni eso to jade le pe awon pa pa ta won wa be won ti ri baye pe ah te yan ma n gbe igbise akin lori awon nkan to ba fe ti wa kan ni pe eto oraje te yan gbe igbise akin o ma n mo iso rere wa o ni ire to won fi se life won orilede Nigeria pe awon economic reforms eleyi ti joba ni sakoso tun won se bayi bayi won ni ohun to da ni to ti je pe o si mu esun re tawon fun awon kan ti re awon to je awon to mo nipa eto oro aje ti won ti wo sakun e lo si waju lo seyin to wo pe ah egbese nla ni won ta ba de gbagbe pe orilede Nigeria gbogbo egbese ton gbe o je kun wo je kan je pe awon kan lo se po lo se gbagbaju to se kidiju ni orilede adulawo nitori pe super power ni won tori awon egbese ton gbe nitori eto oro aje o je nkan se pe elomi ma ri bayi ko ni le gbe ero ba pe ah ohun to mo wa lo yen ofa o ma jeje lo to ba gbe igbese yi inira yi ma po amo ti o ba sokun akin bi awon to lo le baba ye sokun akin ti won gbe igbese yi won ni iru awon eso bayi ohun na ni won ma gbe wa on so le lati kan awon mo pe eto ti won se yi o le mu inira wa osungbon nko to ma da forilede en to je olubani damoran agba si orilede United Kingdom lori eto eto abo ohun ni won so le laro to ni pe orilede Nigeria e ku orire pe bo pa boya akalo lo se a pe baba laipe laijinu nkan te ti ri yen e mo ri tori pe reform ohun ah ohun to lagbara to si bi omo to o ti bi eso dada o ni ore royin international e mu laaro yen ka ikun rere won sele aye to po sinu iwe royin ohun
2: loju iwe royin the daily trust laaro yin je ti gbo o
3: pe kini
2: eni to je gomina ipinle kaduna tele nasiru erufai na ni won ti se akosile wi pe ojo ti won ti lo ni akata awon DSS lori awon eso lokan ojo kan ti won fi kan won pataki to je wi pe won si agbara lo nigba ti won wa ni ijoba won se owo ilu moku moku pa bambari e ti e wa ni wi pe won ka fonu NSA le lona aito oyinbo ti won fi pe won ni wire tapping ni won ni ah ko didi amugbalegbe are lori eto abo ki won ma soro keyin si ma gbo ni koro yara yin ah koda ile daluru won ni won ti lo ojo to ti le ni 126 days ni akata won DSS bayi won ni koda won ni wi pe eleyi o seyin bi o se je wi pe awon condition ti won fun won lati gba bail won o dabi igba wi pe tiketekete o ba gboju abere koja bayi ni tori e lo fi dabi igba wi pe won o ri igba ni won ni koda won ti wa ti su igbejo won si ojo keji le logo osu kesan odun 2026 ta wa yi to si wa je wi pe ti won o ba si ri bail won gba ko to di igba na won lo tumo si wi pe won o ti lo ojo to ti le ni 217 days to ti le ni gba o ti le daada fine ko ni wi pe lati ojo kerindinlogun osu keji odun 2026 yi na ni won ti wa ni akata won DSS to si je wi pe won yonda won fun ojo meji pere ki won lo bu yepe si mama won ti won di ologbe loju ile ejo giga to wa ni olululẹ yi ni Abuja lana ode yi na ni won su igbejo yi o siwaju koda wire tapping yi o na lo dabi igba wi pe won gbe lori ju ninu gbogbo awon esun ti won fi kan won won ni titi di ojo keji ewo e ku rere royin o wa loju we royin the daily trust onikaluku wa ka ma ran ti wi pe gbogbo opo ta ba wa loni fun gba die ni ke se le aye nikan la fo ba file ipo gangba mi afo ba file ni teyin ba fe ka oju we royin the daily trust na ni won ko si
3: nje e ti gbo
2: pe kini
3: latari ohun ti o nsele ni ipinle oyo nipa ti awon omo ile eko ti won ji gbe gomina ipinle ohun ni won ti se eto igbele bayi fun awon ijoba idagbasoke to bi mewa to wa lagbegbe old oyo national park won ni eto igbele na yo bere lati bi eni lo si lo fun ojo meje won wo bi ise se mari won ni eleyi ko se latari pe awon fe ke eto abo ko tun si wa ni gbogbo agbegbe yi won ni pe eto igbele na yo bere pe lati bi ago merin irole ago mejo aro si ago merin irole lo yo fi lanfo lati ma jade leyin eleyi won ko ni le jade mo ki won le koju gbogbo ipe ipenija ti o nse til ni ipinle ohun eni to je akowe agba si ijoba ni ipinle na iye ojogbon musiba o babatunde ohun lo salaye oro yi to si ni pe o take effect loni gogo lo bere to fi ri pe olukuluku to ba fe jade to ba jade lago mejo ti ago merin irole daju pe o pada si ile nitori wi pe eleyi igbese yi ijoba gbe lati le fo tufo akitiyan ati igbiyanju han nipa ise eleyi ton se nipa eto abo nilu won ni pe awon ipinle awon agbegbe na ti won sumo old oyo national park to je pe won wa ni igbele na ni awon bi orire ore lope irepo shaki west shaki east

àrárá ìjọ́kírẹ́sì àpọ́sọ́lì church mọ́ sẹ́yọ̀ ní pẹ́pẹ́pẹ́ ènìyàn síbi ìsọjọ́ ọlọ́jọ́ mẹ́rìnlá gbàkọ̀ ìtọ́lọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ pásọ táyọ̀ yọ̀dẹ́lẹ́ gbé kalẹ̀ àkòrí ìsọjí the rest of my life the best of my life èyí tó kú ojú ayé mi ló máa dára jù ìsọjí máa b

gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ nìkànnì rédíò 101.03.5 FM ẹ̀ka rédíò nàìjíríà nípínlẹ̀ èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbàtí ẹniọlá Abọ́fẹ̀dé ọmọ sálì wo mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹniọlá sálì gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹniọlá Abọ́fẹ̀dé Sálíù ẹniọlá Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM daago méjìlá nìkànnì rédíò 101.03.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbàgbẹ́.

gẹ́rẹ́gẹ́ ní aago mẹ́sàn àṣálẹ́ lù ẹ̀kalẹ́ àsìkò iṣẹ́ òní apá àtàárọ̀ ìròyìn ní ṣókí ló ń dé sétí gbọ́yìn láti kan ní rédíò 1103.5 FM ìròyìn látẹnu àdúrà mọ́mi balógun. Ilé-ẹjọ́ májísírèètì gan eléyìí tó fìdí kalẹ̀ sí Bọ́ládé Oshodi ní ìpínlẹ̀ Èkó ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti wọ́ àwọn 14 kan lọ sí ilé-ẹjọ́ tí wọ́n sì ti dá ẹjọ́ fún wọn láti lọ ṣe oṣù mẹ́ta iyùn ní ọgbà àtúnṣe látàrí ẹ̀sùn wípé wọ́n ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ àjọ Lagos State Environmental Sanitation Corps eléyìí tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí KAI ní ẹnu iṣẹ́ wọn ní Oshodi ní ìpínlẹ̀ Èkó. Bákan náà òun ni ìjọba ìpínlẹ̀ Èkó tó pa á láṣẹ wípé kí àwọn agbègbè kan ní inú ọjà Oshodi kí ó jẹ́ títì pa. Bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àná òde yìí òun ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó sì gbé ìgbésẹ̀ lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rìnlá ọ̀hún. Ní báyìí ilé-ẹjọ́ ti pa á láṣẹ wípé kí wọ́n ó lọ lo oṣù mẹ́ta ní ọgbà àtúnṣe láti fi jìyà ẹ̀ṣẹ̀ wọn. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fi ìkéde síta láti fi rán gbogbo olùgbé ibẹ̀ létí wípé ètò ìmọ́tótó àyíká eléyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta tó gbẹ̀yìn nínú oṣù yóò tún wáyé ìyún ní oṣù tá a wà yìí léyìí tí ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ yìí tí ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà nínú àtẹ̀jáde tó fi síta. Ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká àti ìjàgara omi ọ̀gbẹ́ni Tokunbo Wahab ó rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó ní gbogbo agbègbè pátápátá láti rí dájú wípé wọ́n tún ilé ọ̀nà àti àyíká wọn ṣe. Bákan náà ni kí wọ́n rí wípé wọ́n kó gbogbo ojúṣàn omi ní ládùúgbò wọn nínú ọjà àti ní àwọn agbègbè eléyìí tó jẹ́ ìta gbangba nínú àtẹ̀jáde ọ̀hún eléyìí tó fi síta tó sì papọ̀ mọ́ fọ́nrán eléyìí tó fi síta bákan náà lójú òpó X rẹ̀. Ibẹ̀ ni ó ti ṣe àfihàn àwọn olùgbé ìpínlẹ̀ Èkó, àwọn ará àdúgbò lọ́lọ́kanjọ̀kan àti àwọn tó jẹ́ òṣìṣẹ́ tó mójútó ìmọ́tótó àyíká jákèjádò ìpínlẹ̀ Èkó níbi tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ti ń tún gbogbo ibi tí wọ́n wà ṣe wàyé o. Wọ́n ti wá rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó láti tẹ̀lé àṣẹ ìjọba kí omi yalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù eléyìí tó ṣeéṣe kó jà ìyàn ní pẹ̀lú bí òjò ti ṣe ṣẹ́lẹ̀ yìí kí ó lè do ohun àfẹ́yìn tegun fiṣọ nípasẹ̀ ìmọ́tótó eléyìí tá a bá ń ṣe ní agbègbè àti nínú ilé kó wà. Ìròyìn ní ṣókí kò ní jù báyìí lọ láti kan ní rédíò 1103.5 FM. Àwọn ètò wa lọ́lọ́kanjọ̀kan tẹ̀síwájú. Ẹ mọ́ gbé kú mẹ́ àdúrà mọ́ mi balógun ńlọ́kọ mi ẹ ṣeun o bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wa.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka àpọ̀nà wọn ọjà. Ẹ kú òkèlè.
1: Láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́rùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sun yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹ́kọ̀ nẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò. Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kó tú wo clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣúlá léwé àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣègbọ́n. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn níbiṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091 57 58 9016 091 57 58 9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣúlá. Arákùnrin yìí, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́. Póun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmófọ kankan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣúlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó. Ẹ̀yin máa mú wọn, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sun yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí, tó ti wá fẹ́ máa dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì lọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala ari daju le yi je o e bo si jenu e je ndeka polowo ojana mo nbo o
3: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wá nbá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúrá.
0: Ẹ káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-38-61-5168 070-38-61-5168 tàbí kẹ́pẹ̀ yẹn sórí 091-57-58-9016 091

0: 08 9016 tàbí kẹ̀pẹ̀ 070 38 61 5168 070 38 61 5168 Nọ́mbà Bàbá Òsúlà nù. Bàbá Òsúlà ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ̀, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka Bible, kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọni lẹ́nu nínú ojú la bá mójútó. Ka ìjà ka fìgò sílẹ̀, ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ óyá ẹ kú òkàlẹ̀.
1: Fúlà tí a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò. Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òsúlà léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
2: Gbọ́rọ̀ lẹ́nu bàbá Òsúlà gangan.
1: Torí ẹnu ọlọ́fà láti gbà mọ́ ta o.
3: Tó o ǹjẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kú dédé àkókò yìí. Àkànṣe ètò ní látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣù Ọlálé tí gbogbo ayé mọ̀ sí Òsúlà Haba. Ẹ bàbá kí wọn ó lè mọ̀ pé ẹ̀yin gangan lẹwà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ yín fún àmọ́ Nàìjíríà.
4: Ẹ kú dédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọlálé aláṣẹ iléeṣẹ́ Òsúlà Haba.
3: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí, kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun ó mójútó ojú ti fi ríran lágbo ara.
4: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ́ tí èèyàn ń rí kùrukùru tá ń wo kòtò tó ń dọ gegele tá a dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá a dojú wọn mọ̀mọ́. Gbogbo ìgbà lẹ máa ń wa mi lójú pòròpòrò, gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bíi funfun lẹlòmíì máa ń rí. Ó yẹ ká tètè máa kíyèsára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
3: Ṣé ẹ mọ̀ wípé béèyàn bá fẹ́ lówó, ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé. Béèyàn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀, ojú ni ó fi máa tọ́jú owó tó ní. Ó túmọ̀ sí pé ojú là bá kọ́kọ́ mójútó lágbo ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó lẹ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágbo ara nípa ìríran. Ọ̀nà wo lẹ̀ ń gbà, ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
4: Ẹsẹ̀ atọ́kùn ọ̀rọ̀ wá dàbí ẹni pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí téèyàn bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí, àgbékalẹ̀ lórí òdodo. Lórí káfewé àti gbòsè ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí. Bàbá Ọlọ́run fi fún wa tẹnu kọ́ ohun tètè pọ̀lùkọ́ o.
3: Kí n tó gbà yín lálejò lórí ètò yìí, èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọ́n ṣe lè rí yín.
5: Head office wa wà ní ìlú Ìkòròdú, ẹ bọ́lẹ̀ ní Agric bus stop. Ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀, ilé epo tó dojú pa Asọ́lọ̀ bus stop yẹn, street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa street number 30. Ẹ bèrè Òsúlà Haba ńbẹ̀. A tún wà ní Ladipo bus stop ní Ìkẹjà Long lósòdì níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn. Ẹ rìn síwájú, ẹ rí Majok filling station. Tẹ́ ẹ bá ti débẹ̀, shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Magnet Shopping Complex ẹwọnú rẹ̀. Ẹ bèrè Òsúlà Haba ńbẹ̀. Ẹ̀yin ti Sàgàm, tẹ́ ẹ bá ti dé Ìláyé roundabout, ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ Ìláyè sí Gàdàgbà, ẹ wọ bẹ̀ níwájú CAC Church. Ẹ bèrè Òsúlà Haba ńbẹ̀.
3: Ẹlòmíì ìtìjú ni òjò jáde, ìtìjú pé tí a dúró mi ṣán gbọ́dọ̀ gbọ́ pé mò ń wá ògùn ojú káàkiri àbí mi ò ríran dáadáa. Bàbá ìmọ̀ràn wo lẹ ní fúrú àwọn èèyàn bẹ́ẹ̀.
4: Ìmọ̀ràn mi fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní pa mí mọ́ra kí n pẹ́, lórúkọ àìsàn ń jẹ́, tú mi síta kí n fi ọ́ sílẹ̀, o loruko re keji nti ba nse eyan te nba fi mara o nto won o fe ko fo ohun sile niyan e tete be se ngbo e mo fi gbalado la e mo bo lori ise iwosa ibile olodun lo fi ran wa o
3: baba ki la won asiri ti baba yi nlo tori pe kin to mo yin ni mo tin gburo yin osula ba papa julo lori itoro olojude yi nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe irire eyan o ja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
4: ese atokun se ri ise itoju oju ni lana tibile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
3: ba kan ran yin se
4: se wa ri iba ti a wa bere sin se ise yi ta wa ba dara kekere a wa dabidan nigba ila to wa mo yi pe ase o da keyin o farabale a to da keyin o joko tagba
3: baba e je nbe bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe n teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
4: eseun te ba re lomi to ba pe wa baba awon ti lo ta won bi kan o se se pe ta won ba dodo yin won ka kini sa won loju ni awa lawon wa so fun e pe e lo fo kan bale nile ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlì ẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ́ wa lílò ni sẹ́nu.
3: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ì ti gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi òun jùgò lẹ̀ fáṣán ìní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
4: Bàbá tẹ rí abala ibi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé ẹ rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rè é gbàgò ọ́ dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti fún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ kọ̀ǹpléǹ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín nígò kan.
3: Wọ́n fún yín nígò.
4: Tẹ bá tún padà lọ wọ́n á tún mú gò yẹn wọ́n á tún ṣèǹjẹ̀ fún yín.
3: Ok wọ́n máa pààrọ̀ gò.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rína mọ́ rárá kọ̀ wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
3: Bẹ́ bógò yẹn ṣe lè lágbára tó.
4: Tó lè wá
3: fi sójú.
4: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
6: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá bako ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa tí ò lòdì ewé àti gbò lọ́lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu.
3: Bàbá eléyìí báyìí ó jọ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ yorùbá yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-31-61-68 Baba, irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíni lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà ẹ̀?
4: Ẹ ṣe àtọkùn. Èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó o ní ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá. Tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀, olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
3: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
4: Ẹ ṣe àtọkùn. Àpọ̀jù ṣúgà wọ́n jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí, ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá. Paríparí rẹ̀ ni ò gbólógbòó akọ náà.
3: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó le fà á kéèyàn mọ́ ìrìnà dáadáa ni.
4: Bẹ́ẹ̀ni atọ́kùn.
3: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan. Tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ ara, ọ̀nà wo ló fi le gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí?
4: Ẹsẹ̀ atọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí, ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́, ikú ń bọ́ mọ́ rìn, ọmọ ò tètè fura. Àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o, kò ní mú wa o, kò ní mọ́mọ wa o. Gbogbo àwọn tó ti mú, Ọlọ́run lọ́jọ́ èmi bá ń tú wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà, á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómi, kọ́ọ̀bù omi kan ló mu, bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mumi, bẹ́ẹ̀ lọ̀nà ọ̀fun rẹ̀ ń dráì. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà, àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú. Tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga, tí ìfúnpá bá ti wá ga tó já sí kè, ẹ mọ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì, àyà wọn á ṣàdédé já. Ṣé rí ẹlòmíì tí ṣúgà yìí bá ti lọ tó ti bọ̀ tó ti wọ inú iṣan ara wọn, á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara. Wàá rẹ́ ẹlòmíì wá gbẹ́sẹ̀ lélẹ̀, á bẹ̀rẹ̀ sí ń kan mọ́ ìrùbùsọ̀ méjì, á di wàhálà. Ẹlòmíì tó bá gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí tó bá fẹ́ gbẹ́sẹ̀, á dàbí pé wọ́n de búlọ̀kù mọ́ wọn níbàdí ni. Tí ṣúgà bá pọ̀ jù nínú ara, kì í jẹ́yìn orórun sùn. Tí ṣúgà bá pọ̀ jù nínú ara, òun ló máa ń siwájú tó máa ń mú kí ẹlòmíì kó la ojúlẹ̀ tí wọn ò ní rí nǹkan kan mọ́ rárá.
3: Bàbá wa, ẹ sọ̀rọ̀ nípa chronic infection, ìyẹn àìsàn àrùn téèyàn kó látara ìbálòpọ̀. Akọ náà ń kọ́ tẹ mẹ́nu bà lẹ́ẹ̀kan, tó bá yẹ pé tó bá ń ṣèyàn lágọ̀ ara, ó lè fẹ́ ṣokùnfà ìrìnà déédé.
4: Ẹsẹ̀ atọ́kùn, ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí chronic infection tẹ́ ń sọ yẹn. Torí pé àwọn tí nǹkan wọ̀nyí ń ṣe, wọn yìí tètè kí ẹ sára kó tó wá jọba lódokùn. Ẹ̀sà, téèyàn bá ní chronic infection, wọ́n lè kọ́kọ́ máa rí irú àwọn àpẹẹrẹ wọ̀nyí, ìsọkùnrin, ìsobìnrin, ojú ara lè kọ́kọ́ máa yún wa. Tí nǹkan kan máa jáde wá látojú ara tí ò tẹ́ wa lọ́rùn, bínú ṣe ń kùn gbùrùgbù. Bẹ́ẹ̀ ni gbogbo ara á máa gbóná, ara máa ta ẹlòmíì láì fi atapara. Tó bá wá lọ tó bọ̀ tó wọnú ẹ̀jẹ̀, á wá lọ di kòkòrò abẹ̀jẹ̀jẹ́. Gbogbo ibi tó bá wá wọdé nínú àgọ́ ara, á wá máa fún bẹ̀ ní wàhálà. Tẹ́ ẹ wá rí chronic infection tá à ń sọ yìí, òun náà ló bí akọ náà run. Tẹ́ ẹ bá ń gbọ́ ògbólógbò akọ náà run, níbì kan ló ti bẹ̀rẹ̀. Tẹ́ ẹ rí ògbólógbò akọ náà run tá à ń sọ yẹn, tẹ́ ẹ bá rí ẹlòmíì tí náà run bá gbá wọn mú, àánú Ọlọ́run ó ṣe yín fún wọn. Tẹ́lòmíì bá ń bẹra báyìí, tí bá ń yúnra báyìí ní bus stop, kò tiẹ̀ ní fẹ́ wò bọ́yẹ́ nìkankan wò ń. Àfọ́kù gbó ń bẹ lápò ẹlòmíì tó bá dé bus stop, ń bí ọba ká wọn lára dé, tán bá ń fi ń bẹra kùràkùrà báyìí, wọn ò tiẹ̀ ní mọ̀ pé ibùdó kọ̀ làwọn wà. Irú ògbólógbò akọ náà run yìí ni máa ń wọ́ síyàn lójú, tí máa wá ba ojú jẹ́ àwọn bàbá ọjọ́ wọn nígbàgbọ́ pé ẹni tó bá fẹ́ ṣe ìtọ́jú ìṣòro tí ń kojú ìrìnà ẹ̀dá, tí ò bá mọ̀ nípa oògùn kan tó lè kojú ògbólógbò akọ náà run, onítọ̀hún ò mọ nǹkan kan o. Kéèyàn wú ti gbòǹgbò ti gbòǹgbò, nítorí pé ẹsẹ̀ kan kìí déédé ṣẹ́. Atọ́kùn, wọ́n ní ẹkún ló bá ikun wá. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ìríran ẹ̀dá, ó níbi tí gbòǹgbò rẹ̀ ti bẹ̀rẹ̀. Bàbá wa wú gbòǹgbò rẹ̀, yóò dàbí ẹni pé èèyàn ń gé igi lórí, kò wù tegbòtegbònú. Tí máa wá fanu, wàá rẹ́ lómi, wọ́n ti lọ ṣe ojú bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta. Ẹ̀jẹ̀ á bí wọ́n léèrè, kí ni ìdí rẹ̀ tí wọ́n ṣe fi ń padà síbẹ̀? Wọn ò wú ohun tí ń ṣe wọ́n tegbòtegbò ni, èyí tó wà lójú nìkan ni wọ́n mú. Nílé iṣẹ́ òṣùlá àbà, ńbẹ̀ la ti ń wú gbogbo ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábà bí ẹ̀ tegbòtegbò. Tẹ́ ẹ wá ní gbúrò rẹ̀ mọ́, gbogbo ti ń jẹ́ tọlọ́run.
7: Tuntun lélẹ́yìí o, láti iléeṣẹ́ òṣùlá àbà, òṣùlá extra bitter ló ń jẹ́. Bọ́mọ kékeré tàbá gbàlagbà bá ń jẹun tó dùn, àfi kẹ́ ẹ yà lọ ní òṣùlá extra bitter nínú ilé o. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kara yín tó wúwo kó fúyẹ́, ẹ fẹ́ mórìbọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà. Ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters. Gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa, tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀, tó wá fa kápá wo máa wúwo, kẹ́sẹ̀ wo máa wúwo, ìrìn díẹ̀ láàrin àwa mi gúlegúle. Ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀, ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà. Ṣe ló dàbí pé wọ́n de búlọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí. Òṣùlá extra bitter ní kẹ́ ẹ máa lò, ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀. Gbogbo ẹ̀ lòṣùlá extra bitter ó fọdànù, káwá mórìbọ́ lọ́wọ́ ara yíyún, ara títa, ọwọ́ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìrì. Ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wa wọ̀yà ìjà. Gbogbo ẹ̀ lòṣùlá extra bitter kájú ẹ̀. Etí yín tó ń pariwo, nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò de ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ke lu o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta ti nawo nawo si inu wa ton kun gburugbu eyo yin to npo lapoju gbigbin lelomi ngbin kin ki won to le to eyo elomi a ma wa sere sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia won fi je pipe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to npariwo ogun ile ise osula aba awa kola ran won ni se o gbogbo isan ara to ti duku te ba nlo osula extra bitter gbogbo re lo ma bo sipo osula extra bitter ojulowo egbogi ajisan ni awon ibi ti e ti le ri osula bitter osula extra bitter ni won yi
5: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe nlo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e be ro osula aba nbe a tun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC Church e bere osula haba nbe
8: e le pe wa sori ero ibanisoro yi o 070-38-61-51-68
9: WhatsApp number wana sini. Ao ni fa isan lo gba o.
10: Required to submit the promotion briefs of qualified officers who have attained the prescribed maturity period on their current grade levels and satisfied all relevant conditions for promotions. It says the 2026 directorate level promotion examination will be conducted through a computer-based test, the CBT, to deepen transparency in the promotion process. The commission emphasizes that only duly authorized and authenticated candidates presented through the appropriate channels by their respective MDAs will be accredited for the exercise, warning that incomplete, false, inaccurate, and late submissions, as well as non-compliance with stipulated guidelines, will lead to disqualification of affected officers. The Federal Road Safety Officers Wives Association, RoSOFA, has commenced a nationwide school sensitization campaign against underage driving. President of the association, Dr. Nafisa Shehu Muhammad, at the commencement of the campaign at an Islamic academy in Abuja, said the move was to inculcate driving culture among youths as underage driving contributes to a larger percentage to road accidents. She stressed the need to incorporate basic safety rules in school curriculum to increase awareness among youths. Dr. Shehu Muhammad pointed out that in 2025, rising rate of accidents in Borno, Adamawa and Yobe have been linked to underage drivers behind the wheels, especially articulated vehicles. The president of the Federal Road Safety Officers Wives Association reminded the students that driving age in the country remained 18 years. A student of the school, Muhammad Isaac, commended RoSOFA for taking the campaign to schools across the country and stressed the need for stiffer sanctions against underage driving. The Director General of the National Youth Service Corps, NYSC, Brigadier General Olakule Nafiu, has commended the Nigerian Army for providing a secure and conducive environment for Corps members and NYSC formations across the nation. He gave the commendation during a courtesy visit to the General Officer Commanding GOC 3 Division, Nigerian Army, Jos Major General Fulusho Oyinlola. Brigadier General Nafiu said that the scheme could not thrive in an insecure environment, stressing that the success of the NYC was largely dependent on the safe and peaceful atmosphere provided by the nation's security agencies. Responding, the 3 Division GOC Major General Folusho Oyinlola commended the DG of NYC for the remarkable initiatives and achievements recorded since he assumed office as the chief executive of the service corps. The Nigerian Content Development and Monitoring Board, NCDMB, is to commence issuance of the Nigerian Content Trainers Registration Certificate to strengthen local competences and promote professional standards within Nigeria's oil and gas industry. The initiative was unveiled at a sensitization workshop held with members of the Oil and Gas Trainers Association of Nigeria in Lagos. Speaking at the event, Executive Secretary of NCDMB, Mr. Felix Obey, represented by the General Manager Infrastructure and Capacity Building Directorate, Mr. Sheba Olubinga, said the certificate was developed to establish a clear framework for trainer certification and ensure that only qualified and competent professionals were entrusted with workforce development in the industry. According to Mr. Obey, the rapid technological advancements, evolving industry requirements and innovations across the oil and gas value chain had heightened the need for strategic, standardized and sustainable suitability in the country capacity development. During an interactive session with participants, the Director of Capacity Building at NCDMB, Mr. Abayomi Bamidele, explained that efforts were underway to integrate selected training tools and course templates into the curriculum of its knowledge sharing and capacity development arm, the Nigerian Content Academy.
11: Radio Nigeria, uplifting the people and uniting the nation.
12: Let's have some peace. Nigerians are peace-loving and hard-working people.
13: And countries only develop and grow when there is peace and stability.
12: There are different kinds of problems in every society, and so in every country.
13: If there are problems here, Nigeria is not an exception.
12: There is no society, no country where violence and public disorder has solved our problem.
13: No matter the problem, no matter the issue.
12: Let us sit down like brothers and sisters. Use that dialogue to resolve the problems.
13: Remember, you have to give account of every action you take, if not here on earth, then before your creator.
12: Please let us work together
13: for a peaceful Nigeria.
11: Radio Nigeria, uplifting the people and uniting the nation.
10: As earlier mentioned, the Senate has passed a bill for an act to alter the 1999 Constitution for the Federal Republic of Nigeria to provide for the establishment of state police and for related matters 2026. The executive bill was approved and passed after the lawmakers conceded the report of the Senate Committee on the Review of the 1999 Constitution, chaired by the Deputy Senate President, Jubril Barrow. Senate correspondent Joseph Agi brings details.
14: The executive bill recently sent to the Senate by President Bola Tinubu received an expeditious consideration, with the bill given the first, second, and third reading within 2 days. Announcing the passage of the legislation after more than two-thirds of the senators voted in support of the bill through manual voting process, the president of the Senate, Godswill Akpabio, said the key changes in the bill was the creation of a dual policing structure comprising the Federal Police Service Commission and the State Police Service Commission to regulate and fund the operation alongside each other for efficiency and professionalism of the nation's internal security architecture.
15: This will be a very significant contribution to the national conversation on how best to secure our communities, deepen public safety, and strengthen our federal system. This will judge this Senate not only by the laws we pass, but also by our willingness to confront difficult national questions with courage, with patriotism, and with foresight. I have in mind the crucial importance of ensuring the safety and security of lives and properties.
14: In a lead debate, the leader of the Senate, Senator Opeyemi Bamidele, representing Ekiti Central, described the bill as one of the most significant constitutional reforms since Nigeria returned to democracy in 1999. He explained that the bill has made sufficient provision and safeguards against potential abuse by the state government and local government councils.
15: One of the major concerns expressed regarding the establishment of state police is the potential for political abuse by state governments. This bill directly addresses that concern by prohibiting any governor from directing a state police service